0: ẹnu ti yẹ tó ń sáfrẹ o sẹ ẹnẹ kwesíye jùmẹdì ngungun aṣọ a yẹ bẹ ṣe àṣì ẹ wọ Ashama government school nù ẹnẹ ẹnẹ ní pọmpọm so sẹ yẹ di na ọtwi ẹdí ẹyí so ẹ bẹba ní wíyẹ yẹ. Enti abusuya
1: Atamuno kasa
0: Tu ana mona brebi wate
1: Na sinye pa
0: Na erade enam prophet Isaac Vosu hini jimasu Edane abrabo shebre Edema adasa